0: lekure ngba ta wa ni ta te mo ko bere herere ni siesi oke gba la nduko le ah mo lekure yen po e ta wa sibi wa ra nu gba
1: amen
0: oh my god wa ra nu gba
1: amen
0: wa ra nu gba
1: amen
0: ake fe wa o like mo ri pe mo gbon ri bi awon alagba yen ah u ga ma de gese ki abara loruko jesu ora nu gba
1: amen
0: oh my god ora nu gba
1: amen
0: ya bible ti parade adupa e gabi kan se ru adaya fi kun him mo gba dua mo logo re ajade
1: amen
0: oh my god mo logo re ajade
1: amen
0: mo logo re ajade
1: amen
0: a ru bo le ni abi a ma ru bo le ni be ni ru ani ka gba we elomi o mo nkan tan pe lawe won mo nkan tan pe ladua ban lo sinu we mo ban wo se apostle ori kewa ise apostle ori kewa e ka ban ka ese kene e ka sale gan e ka sale
2: ori kan si wa ni kesaria
0: aha
2: ti a pa ni ko ni new
0: oh yes
2: balogun orun
0: aha
2: ti egbe mo go ti a pa ni italy
0: oh yes
2: only focusing
0: aha
2: ati ani ti o beru olorun ti le ti le re gbogbo
0: aha
2: ani ti o se itori anuku po fun awon eniyan
0: yes
2: ti o si gba gba sodo olorun nigba gbogbo
0: aha
2: ni wakati kesan ojo
0: yes
2: ori ninu iran kedere
0: ni wakati kesan ojo ori ninu iran kedere iyan go meta ni osan yes
2: angele olorun kan wa leta wa
0: yes
2: o si wi fun pe
0: o si wi fun pe
2: ko ni new
0: aha
2: nigbati o si teju mo
0: oh yes
2: si si ba
0: oni
2: oni
0: kini kini
2: oluwa
0: oluwa
2: o si wi fun pe
0: aha
2: adura re ati ori anu re
0: egbe ile sa angele olorun fun ra e o so kale wa e ma gbagbe pe kolilio ki se born again no ko ti born again ko imo jesu ko imo jesu but only di kan ti olorun fi ran angeli sokale si odo e olorun boju wole oran ti e ori kangeli kan ko lo ba a record oruko e yes
2: adura re
0: aha
2: ati ori anu re
0: adura re ati ore anu re emi ma so bawo yen pe adura o ki se kan te yan fi sile ojo ta adura re ma gba o ma tangeli ba sokale lati oke to lo ba eniyan kan wa mo pe olorun recognize e o ti n gbadura e kisijo yen now but ni ojo yen awon orun gboro e sugbon ni kankan to pe o ni adura re ati ore re adura re ati ore re kilo se
2: o ti goke lewaju olorun
0: o goke iru boni o goke lo soke fun iranti yes
2: Sirani
0: and this is
2: the year. Lati jumpa.
0: What have I connected? Ma want to my Jesus. So come my Jesus tell it. Oloman sanu, I want him on sanu. And tell us okay. Lord, who call Jesus? Otira no ba. Otira no ba. Otira no ba. I'm a bring a loan, sorry. Or there you won't la. Benny, Orelu, 5,000, 1,000, 500 naira. Can you send a warrior? Kolo de no wa gbara ko de gbe soke e gbo lenu e
3: karo oluwa emi na ti le ri o ore ma je mu mi ti fun mi le ri o ore 5000 te ni ka san mo san 5000 yi londe 1 e tun pase aye e tun pase sinu aye wa laaro yi pe ka lo re ri oluwa pe mi na lo meri wa mo tun san 1000 ni mo tun san leyin 5000 yi o ore monday mi o fi sere ko si ore te pe si mi o fi siti mi o san oluwa mo wa san ore yi laaro yi ni o mo tun san mo ti san 5000 london 1 mo ba tun san 1000 leni monday ni mo san tan lo lorun sile ekun anu fun mi lemi na ri yanu re ore nla lo lorun se fun mi leyin ti mo san re yi ko pe wakati meji ti mo san owo yi o ni o eri 150 ti mo po mo mi to wa ni ilu jubai oluwa lohun na se kini lo ta mi lore 150 ninu ore 150 na lemi na san da mewa oluwa baba gbese ni mo wa ninu e oluwa mo fi gbese mo fi kan ra kan ni oluwa opo ni mi lati bi odun mewa le ni sigba ta wa yi o ko se nikan o emi nikan ni mo dangbe bukata lori àwọn ọmọ mi olúwa ṣùgbọ́n láti gbà tí mo mọ baba ṣe bí ọba ọlọ́run ò fi bí ọpa mi mi ò rí wàhálà lórí ọmọ àánú ni mo ń rí gbà o.
0: Ìwọ náà gbé ọwọ́ sí àtàrí ẹ̀ ó yá lọ́rọ̀ àánú gbà lọ́rọ̀ àánú gbà tọmọtọmọ lọ́rọ̀ àánú gbà ló kọ́ jésù lọ́rọ̀ àánú gbà gbọ́ mi sà mo sọ pé àrùbọ lónìí ìwọ náà make sure pé o san ọrẹ lónìí gbà wẹ̀ ìbá àjágo méjìlá ló lè gbádà kó o dẹ̀sẹ̀ rúbọ ẹ̀ wà wá béèrè lọ́wọ́ ọlọ́run pé olúwa àwọn ọmọ mi gbọ́dọ̀ jéèyàn ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin apariwo pé mo gbọ́dọ̀ jéèyàn mo gbọ́dọ̀ dìde láyé wọ́n gbọ́dọ̀ mọ̀ mí mo gbọ́dọ̀ di global voice ẹ wá ṣèdìdí ẹ̀ àdúrà ló ń gbà o àdúrà ló ń gbà o mo sọ tẹ́lẹ̀ sí ẹnìkan tó gbàgbọ́ lórúkọ jésù ògo rẹ̀ ajáde wá oh my god ògo rẹ̀ ajáde wá ògo rẹ̀ ajáde wá ògo rẹ̀ ajáde wá ògo rẹ̀ ajáde wá in the name of Jesus sọ pé màá rà àánú gbà sọ pé màá rà àánú gbà sọ pé màá rògo lò sọ pé màá rògo lò in the name of Jesus wàá dẹ̀ ṣe bí ọba gbọ́ mi sà ìyanu ò lè tán láyé àwọn tó gbàgbọ́ mọ́ rí ìyanu tiwọn ní ojoojúmọ́ táwọn èèyàn bá gbàgbọ́ tó bẹ́ẹ̀ aṣọ ayẹyẹ ní ẹnìkan gbàgbọ́ ó gbàgbọ́ débi pé ọmọ ẹ̀ ò sí mbẹ̀ ó dẹ̀ ń fi àdúrà ránṣẹ́ sí pé placenta tó ṣáájú yìí ọ padà sínú ni ọmọ ẹni kọ́ ṣáájú ọmọ ẹ̀ ò dẹ̀ sí mbẹ̀ ó fi àdúrà ránṣẹ́ ẹjọ́ ẹ̀yàn bíi ẹ pawọ́ yín pọ̀ báyìí ẹ kàn pa kọ bẹ́ẹ̀ pé ẹ fẹ́ gbàdúrà ẹ pawọ́ yín pọ̀ mo gbàdúrà wà á jèrè ọmọ rẹ ẹ̀yin ọkùnrin ẹ ṣe bí abiyamọ lẹ́yìn náà ẹ̀yin náà tọ́jú ọmọ wọ̀nyí ẹ máa jèrè ọmọ ẹ máa jèrè ọmọ yín ẹ máa jèrè ọmọ yín gbogbo ojú tí ò rí yígbà tẹ́ ń ṣe wàhálà ìgbà tó go dé tábà náà fẹ́ gbógun tì ọ́ lórúkọ jésù ọ̀run á bá wọn jà ó máa jèrè ọmọ ẹ ó máa jèrè ọmọ ẹ in the name of Jesus mo láìkì gbàgbọ́ ọmọ mọ́ yìí wọ́n ṣe testimony yẹn mo dẹ̀ láìkì gbàgbọ́ ẹ faith yẹn kọ́gbọ́n bẹ̀.
4: àwọn eléyìí náà gbọ́dọ̀ ṣe láṣepé bọ̀ fún ìyàlẹ́nu ọlọ́run placenta ṣáájú mo wá wọ̀ tún mo wò sí mo bú sẹ́kún mo níbo ni mo fẹ́ gbégbà ọlọ́run pé mustapha ò dojú tì mí mùsùlùmí ni mí lóòótọ́ bọ̀ lásìkò àti mo ti wọnú ìjọ yìí gbogbo ìṣòro tí mo gbé débi lo sọ́ọ̀dì pẹ̀tẹ́lẹ̀ mo bọ́ sí òhò abiyamọ mo ké mi rẹ́ni rẹ̀mí mo wọ̀ tún mo wò sí mo wò kè mo kàn gbé kàlẹ́ndà bàbá bọ̀ fún ìyàlẹ́nu ọlọ́run wọ́n pè mí ní aago mẹ́rin ààbọ̀ ọjọ́ tọ́ọ̀zẹ̀ tí pásítọ̀ akínfẹ́ wá ní ká wọ aṣọ white yẹn bọ̀ nínú prayer mo sọ pé aṣọ white tọ́ ní ká wọ̀ wá ṣọ́ọ̀ṣì lénìí aṣọ ẹ̀yẹ ló gbọ́dọ̀ jẹ o kò gbọ́dọ̀ jẹ aṣọ ìbànújẹ́ lóra ti wà lórí pé placenta ṣáájú ó ti tọ́sẹ̀ méjì tán nìkan ṣọpẹ́ṣàn mo ní wọn gbọ́dọ̀ ṣe àyàfi tí mi bá sìn bó ti tọ́ àti bó ti yẹ bọ̀ mo dúpẹ́ fún ọlọ́run pé agbóhùn ìyá gbóhùn ọmọ mo wá dúpẹ́ fún ọlọ́run pé ó ṣe nínú ayé mi.
5: hallelujah ẹ mọ lẹ́rù ṣe in Jesus name.
0: Àṣẹ́tẹnu mi jáde bó o bá gbàgbọ́ ó yá gbà ìyanu tí ẹ sọ pé ẹlẹ́dàá mi ò jẹ́mi náà ò lẹ́rí sọ pé olúwa o èmi pàápàá wọn ní tí mò ń dojú kọ fún mi ní ẹ̀rí lórí ẹ̀ ọlọ́run mi o àwọn ọmọ mi dọwọ́ rẹ sọwọ́ di ẹ̀rí mọ́ mi lọ́wọ́ in the name of Jesus. Sọ gbọ́ mi sà ọjọ́ tó bá lẹ́rí làwọn yẹn máa gbọ́ tó o bá ti ní ẹ̀rí àwọn èèyàn á gbọ́ tó o bá ti lẹ́rìí kò tẹ́ni tó rí ẹ bẹ́ẹ̀ ni wọ́n á gbọ́ mi sà àwọn ìyanu kan bẹ tó yẹ pé fífọ ojú kan wòlíì ó tẹ̀ máa ń jẹ́ kí ìrìn àjò yá máa fún ẹ ní ẹ̀rí méjì lórí ẹ ó wà ní bíbélì yes ó wà ní bíbélì the same is apostolic tí mo kà fún yín chapter 5 ẹ wá lọ ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ̀ ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ̀ kí ló wí.
2: A sì ń yan àwọn tí ó gba olúwa gbọ́kún lọ sí i.
0: Yes.
2: Àti ọkùnrin àti obìnrin.
0: Yes.
2: Tó bẹ́ẹ̀.
0: Tó bẹ́ẹ̀.
2: Tí wọ́n ń gbé àwọn abìnrin jáde sí ìgboro. Tí wọ́n ń tẹ́ wọn sí orí àkẹ́tì.
0: Wọ́n ṣe fún wọn lẹ̀ sílé. Wọ́n nílò kan rí wòlíì kan súnmọ́ ìránṣẹ́ ọlọ́run gbọ́ mi sà. Tó bá di Friday tó ń bọ̀ nílùfọ̀ àpẹ́ mọ́jọ́kù sílẹ̀ o. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin tẹ́ ń wojú ọlá fọmọ ẹ̀yin tí wọ́n ti gbẹ́sẹ̀ léṣẹ́ yín àwọn tó pẹ́ wọ́n ní wọn àníjẹ́ kó o lọ o ba won jani iso orun yen ma le sa o su woli a fe fi han pe woli si wa rabbi kaiser mo pase aye re ni de
1: amen
0: iran sey on ni gbagbo daada ki koju siran se olorun ati woli ewo iyanu la meji to sele iran seyen omo sick o le gbagbo pe ko won to dele ki yanu sele ekeji won ni omo e pe egypt cairo lo ma se gbe si pe ese tan ka si lorun yi o won le jo wale mo oka ti baje o salaye fun mi o ni daddy o ni gbogbo kan to ni pata olohun ti ta bi tomo bere oni sun eje olohun ti ta olohun ni kankan bo se ri ogboju e ti wu o ti soko lori omo e omo 18 years e wo beyen omo ti bade ti rona lo won gbogun ti won ni ko ni wale mo o na to ni bo ko sese o wa ni gbagbo pe baba se bi oba o n bo wa ni obada awon debe awon debe awon ri but awon debe leyin seju marun ti woli de egbodun sele si won
6: oruko mi mummy ati bi tete wa
7: oruko mi ni mummy eni yafin owokoya
6: lati boma
7: lati abekuta
6: kilo n tolo n se
7: ah oluwa se yan ni march mo wa si dufape mo se de ko pe 10 minutes mo ti di call miss call to meta ah kilo n sele second born mi first born no o ba ni mummy a land to na lo ni so gba to mo yin ti se mi lo re ti school de bi ko mo kun e o wu ah kilo de ni si o na ti wa lo doctor mo ni ko si wala wan se ki ma bo ki ma bo ru oni ah mo ti de bi awon baba se bi oba ni omo baba se bi oba de ni oni ba yi po auditorium mo se yi po auditorium mo ri pastor akin wan se ki lo ba o te mi yen ni pe ki yi ju si waju e o joko pe lawon pastors mo yiju si waju ma so pe
8: lori pepe
7: mo yiju si waju lori pepe mo wa so pe ki n to dele laaro la gbogbo kan ti o wu laaro omo yen o ti pare nigba ti ma bi dele laaro la ti mo dele ti mo lo wo won le mo ri ko ti pare anointing white anointing oil yen ton fun mi yen mo tun wa fi pa ni gbogbo ara ti mo ri
9: eni olorun se bi oba se fun
10: mi ah ko ti olorun se bi oba se fun mi olorun se bi oba se mi lore nla nitori pe nitori omo mi won mo si cairo o ti wa ni cell lati over 2 months ni to ti wa ni cell nigba ti mo gbo pe baba mi se bi oba nbo ni abe okuta mi o de branch kokori inu radio ni mo ti ma n gbo won mo ni leni mo ma de baba se mo ari baba se bi oba mo ma foju ko won to mo pe tin ba tin baba se bi oba oro aye mi ti dayo bi mo de se wa ninu church won pe mi pe ko ni sese nigba ti mo bere si ni ke mo bere si ni fi pe baba se bi oba mo bere si ni fi pe bi baba se bi oba se n de bayi bi call se wole niyan ton pe mi pe won ti fi omo mi sile ninu cairo bi pe won ti fi discipline o tin bo ni nigeria ki lo pade e ni keja mo dupe lowo olorun pe baba se bi oba o
0: hey ki laye fi nda o lamu loruko jesu ti nasareti orun bojuto
1: amen
0: mo ra gba olorun jade loruko jesu oni la da olorun
1: amen
0: oluwa da olorun
1: amen
0: gbawo sori bayi so pe baba
1: sanu emi na
0: femi na leri o ya o ya o ya dua
1: loruko jesu
0: emi na o ma seri ba ka pari imo ya Jesu Oluwa so pe odidi ogun oh my god so pe
1: odidi ogun
0: tinja won ni ran mi tawon obi mi so nipa e sugbon ti won lagbara lori e mo pe angeli olorun o lati seju yi ko gunye odi awati o ya dua
1: oruko jesu
0: bakerabi handa ya oh my god oh my biaro bi kasana ya kudiba ah jesu oluwa wa ayin te wa ni Canada e ma ku imura igbalejo woli on the 18 o ma nagbara ni Toronto beni Canada America eni wu to ba wa e make sure pe ojo yin ajo pade oni lo woli o kadu akan mo ko gba e tewo bayi sa so pe oluwa
1: oluwa
0: mo ni lo owo ma so re mi leni e fi sile ko wo fun mi awe mi toni e je o se tawo gba o ya dua
1: o ko jesu ha mi mo
0: wa bi wi na yika bola him naura bi ka sana ya robi ya la la ba sana ya ka bute ki faro ha eh o ya re bi o se tawo gba Dora mi o se tawo gba Jesus Oluwa wa ogo re ma jade wa oh my god mo logo re jade wa ogo re jade wa adua re gba wa se bi oba Jesus Oluwa wa mami ati daddy tomo yin o ba ti register yin fun Jordan ati Jerusalem e lo register eyin omo tolorun ti ran lowo register won parent e fun Jordan ati Israel a fe lo gbadua ni loruko Jesus adua re agba
1: amen
0: mo ladua re agba
1: amen
0: in the name of Jesus Oluwa we pay ka get him mantle 100,000 ati ororo 100,000 o ti wa nle be ni o ti wa nle camp ta nso yi ta ba nso nipa lufu ape o le mo ti gbori sugbon eleyi n to ba na jo ja jo gbadua yi o su wuli ni o so to yato ni awon iko olohun lala to expect lo ma ba nbe in le madaro o mo ye wuli to ma fara han nbe o ma ni agbara sa be ni mo gbadua aye re ma dide
1: amen
0: on the 22 la ma se tori pe 27 ilu badan headquarters la ti ma se ni ojo ebi wuli gangan ase tenu me jade ogo re ma jade wa
1: amen
0: mo logo ra jade wa
1: amen
0: ogo ra jade wa
1: amen
0: wa de se bi oba
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: ko card number se le 3032670285 Mustafa Solomon Moses One lo ma gbe jade ni Fourth Bank loruko Jesus wara anugba
1: amen
0: so pe ma ara anugba so pe ma ara anugba adua tene gbogbo branches wa patapata ni ise agbara ti ma sele ma gbagbe yoye o be ni ota awon so pe o yo e ti wa nle ta ma fun everybody be ni agbara olorun make sure pe o mu iyoyen dani gbogbo awon alufa ati guest ready in fact mo so pe ni gando igbowole fa won ta promise pa ma si bo le ojo sunday la ma se be ni e ja face adua yin le ni ka gba e gba gogo yo jade ki le ri o le se loruko Jesus wa se bi oba
1: amen
0: gbo yan lojo bi oni oni wedding anniversary mo pray fun yin owo olorun ati agbara o ya ko be owo
1: amen
0: wari owo olorun
1: amen
0: wari iyanu
1: amen
0: igbe yawo re o ni daru
1: amen
0: akoko ayo re de o ya gba ayo ra
1: amen
0: ojo ebi re yi o fo ni adun
1: amen
0: ibuko atori re
1: amen
0: in the name of Jesus wa de mo eri e wa
1: amen
0: Jesus oluwa wa
1: amen
0: e je ki pray fa won celebrants I want one be number 1 oluwa buko fun mi akeroti mi number 2 evangelist adeyemi Olowo Seye number 3 Tonyi Amsat ati Folake Musibao Mataya Adetola Ronke Rasidat happy birthday to you igbodo odokan ni loruko e mara anugba
1: amen
0: e de se bi oba apere gbagbo eda mo bless apere gbagbo e mo ri bo rubu e je
1: Jesus
0: o ya gbagbara
1: amen
0: oh my god o ya gbagbara
1: amen
0: O ya gbagbara
1: amen
0: wa rogo elo
1: amen
0: aye oni mo
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesus Oluwa wa
1: amen
0: la go mejo la le oni mo fe pray fun e beni lori Facebook lori TikTok ati lori YouTube mo fe pray fun e la go mejo mami se so mo pa fe gba wele ni mo fe pray fun e aye o gba wa dada ogbon seju pere lati nbi ja pade ja sale awon asiri oro o ma jade loruko Jesus wa se bi oba
1: amen
0: mo ni wa se bi oba foju sene kan fi da loju bayi pe
11: eriko ojo ti yo ni luku wa pe aba se bi oba tun bo
12: beni o ipade adura olososu to ma nwaye ni se bi oba international power line city kilometer 54 Lagos Ibadan expressway kufu wa pe bus stop ipele ogun pelu ifami ruru yan tun baba se bi oba o ma ni agbara sa 24 hours marathon prayer etu yaya ma bo fun ti pari osu karun Friday May 22 odun yi